gbogbo àwa tá a ní ẹ̀jẹ̀ lọ́dún tó kọjá ẹ̀jẹ̀ ká máa bùbọ̀. Gbogbo ẹni tó jẹ́jẹ̀ náà lọ́dún tó kọjá ẹ̀jẹ̀ ká máa sun ẹ̀jẹ̀ wa náà papọ̀. Ẹja máa sun ẹ̀jẹ̀ wa papọ̀ bẹ́ẹ̀ yẹn. Gbogbo àwa tá a ní ẹ̀jẹ̀ lọ́dún tó kọjá ẹja máa sun ẹ̀jẹ̀ yẹn.

0: ń yan Ọlọ́run lógo dáadáa.
1: Ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo.
0: Ẹ jẹ́ àgbàdúrà. Orúkọ Jésù.
1: Amen.
0: Jẹ́ ká mi tiẹ̀ wà ń bẹ̀ o.
1: Ẹ tún yín mẹ́bi bẹ́ẹ̀.
0: Ní orúkọ Jésù Olúmọ̀lá.
1: Mi.
0: Ọlọ́run àwọn ewé ogo. Fún ìrìn àjò tí ìpàgọ́ ti ọdún yìí tó yọrí sí rere. Àwa yìn ọ́ ogun ìdàrúdàpọ̀ ò jẹ́ kó dìde sí wa. Adúpẹ́ lórí ilé tí a fi sílẹ̀. A ò gba ìpè ìbànújẹ́ láti bẹ̀. Adúpẹ́ lọ́wọ́.

0: rẹ̀ ní ìhìn tí a wà yìí, wọ́n ń gba ìpè ìbànújẹ́ lórí wa nínú ilé, olùwàgbà ọpẹ́ wa.
1: Ami.
0: A dúpẹ́ fún ìnà ọwọ́ rẹ láti ìjẹta, olùwàgbà ọpẹ́ wa.
1: Ami.
0: A wá pẹnu pa àsọ báyìí pé nínú ìpàgọ́ ńlá yìí, ogun tí ìwọ Ọlọ́run ti ṣẹ́nu ayé wa, májò gbére wa.
1: Ami.
0: Bí a ti ń lọ, ọmọ Ọlọ́run máa bá wa lọ.
1: Ami.
0: Pa ọ̀nà mọ́ fún wa.
1: Ami.
0: Ìjàmbá má jo ṣe wá.
1: Ami.
0: Ewu má jo wo wá.
1: Ami.
0: Ọrẹ ọpẹ́ wa, olúwa.
1: Ami.
0: Olúwa yà á sí olúwa lò fún ògo rẹ.
1: Ami.
0: Ẹnì kọ̀ọ̀kan wa, ebi ẹnu òní.
1: Ami.
0: Láti máa gbé Nàìjíríà, olúwa jọ jáde, má jo ní wá lára.
1: Ami.
0: Orísun bùkún ẹnì kọ̀ọ̀kan wa, má jo gbẹ.
1: Ami.
0: Bí a ti ń lọ, ká lọ ṣe rere.
1: Ami.
0: Lórúkọ Jésù ká lọ gbinlẹ̀.
1: Ami.
0: Lórúkọ Jésù ká lọ tán.
1: Ami.
0: A ò ní tán.
1: Ami.
0: Lórí iṣẹ́ tí a yàn láàyò, a ò ní jẹ̀bi.
1: Ami.
0: Lọ́dọ̀ Ọlọ́run, a ò rí léde sí.
1: Ami.
0: A ò ní bálé wa lófo.
1: Ami.
0: A ò ní padà sílé lọ́wọ́ òfo.
1: Ami.
0: Yóò dára fún wa.
1: Ami.
0: Ọmọ wa yóò dára.
1: Ami.
0: A ò rí la ọmọ jẹ.
1: Ami.
0: Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀.
1: Ami.
0: Adarí wa Olúwa dì wọ́n mọ́.
1: Ami.
0: Ògo ni Bọ́lá òun lókè ọ̀run.
1: Hallelujah.
0: Ní orúkọ ńlá Jésù Kristì.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Ó dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bèrè lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìgò lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó káyà á máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhùn. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o, ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes. What a long way. Yes, Utinasaretti. Oh, if you want to pay, amen. And it's your fear. Open, no one. Yes. What be saying? One subulule. Yes. Oh, to be one lady, let get up. Ẹni tẹ́ mi ṣèmélé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ̀ ń bí ṣèmélé, ẹni tí àwọn akọrin tí ń kọrin ṣèmélé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ṣèmélé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣèmélé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè. Tá a ti kànjọ̀gbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ káyé wọn ẹ já mọ nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Olọ́run láì dẹ̀ pẹ́ rárá sà mọ̀ láì pẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn kẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé ana nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tàn pátápátá láyé rẹ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ a ṣe pé mẹ́lẹ̀ ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹjẹ́ wọn máa lọ o ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé àdúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà ntoba mo ti o ba da enikan duro lo se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin oru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan yen o de si pataki kani ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko teni kankan o fokan si.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.

ìyá mi. Ọmọ rẹ̀ kan ṣoṣo ni Jésù Olúwa. Ẹni tí a fẹ́ mi mọ́ lóyún. Ẹni tó ń ṣiṣẹ́ ìyanu ni. Ó jìyà lọ́wọ́ Pọ́ńtù Pílátù. Ẹni tí a kàn mọ́gi agbélẹ̀lẹ́wò.

0: àbí mélòó kan òun là kọjá bí ẹ̀kọ́ yẹn dẹ̀ sọ fún wa wípé a ti pè wá a sì ran wa láti lọ wọ́ ọ̀nà àbáyọ sí kí ni báyìí sí ìṣòro ó yé wa àbí ò yé wa báyìí ìbéèrè tẹ béèrè yẹn kì í ṣe ṣọ́ọ̀ṣì ìgbèríko nìkan ó ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì tó ń bẹ ní ìgboro gan-an tó bẹ ní ìgboro náà a pè wá ṣe rí onírúurú iṣẹ́ tí a bá ń ṣe àwa tí a rán tí a sì pè fún a nílò ìdánilẹ́kọ̀ọ́ lórí the nature iṣẹ́ tán bá ràn wá lé lórí kí kàn ṣe ìdánilẹ́kọ̀ọ́ you need to read and study about it tí a bá lọ tán bá ràn wá lọ sí ìgbèríko read about rural evangelism buy books nínú àwọn irúwe bẹ́ẹ̀ ó kọ́ wa lórí àwọn ìpèníjà tó àmọ́ bá pàdé nínú irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ó kàn ní kọ́ wa nìkan tàbí fi hàn wá ẹ rí wọ́n á ti máa fi ọ̀nà àbáyọ gan wọ́n á máa fi òye rẹ̀ yé wa bí a bá dẹ̀ ń lọ sí sẹ́mínà tó bá jọ irú iṣẹ́ tí à ń ṣe àti irú ìjọ gbogbo tí a wà a máa ṣí wa lójú a máa ṣí wa ní iyè lórí bá a ti lè bá àwọn àìní yẹn bá a ṣe lè ṣe kí ni báyìí bá a ṣe lè bá pàdé òtítọ́ kan tí mo kọ́kọ́ gbọ́dọ̀ sọ fún yín ni pé.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Àwọn ìpèníjà bẹ́ẹ̀ kù ní gbogbo ìjọ àti ní gbòòrò ni àti ní ìgbèríko bí olùdarí yẹn tàbí ẹni tí a rán pé ó wà ní irú ipò bẹ́ẹ̀ èrè díẹ̀ kọ́ nìyẹn àwa gan gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí kíni báyìí lórí ara wa we have to work on ourselves and develop ourselves kò wá sí bí a ṣe develop ara wa tó òtítọ́ tí mo fẹ́ sọ fún wa ní ẹ lè gbé gbogbo ẹrù ẹ ń gbọ́ mi báyìí ẹ lè ṣe kíni ẹ lè gbé gbogbo ẹrù pé gbogbo ń tán bá ti wá bá wá ńlẹ gbọ́dọ̀ máa ṣe kíni báyìí kẹ mọ fún wọn lóúnjẹ kẹ mọ fún wọn lówó kẹ mọ fún wọn ní ráìsì kẹ mọ ṣe gbogbo nǹkan ní gbogbo kíni báyìí ní gbogbo ìwà they will become a burden too heavy for you to carry tó bá jẹ́ pé ìjọ ńlá kan ló rán wa lọ ṣé ń tẹ̀lé mi báyìí àwọn ìjọ mìíràn wà wọ́n ti ní àwọn ètò àti àwọn ìgbékalẹ̀ kan lórí bí wọ́n ṣe lè máa ṣe ìrànlọ́wọ́ níbi tí irú rẹ̀ bá wà ẹ máa fi tó wọn létí tẹ bá fi tó wọn létí nínú àwọn ètò tí wọ́n ti ṣe sílẹ̀ fún ìrànlọ́wọ́ wọ́n lè máa fi ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè kíni báyìí ìdàgbàsókè iṣẹ́ yẹn ṣùgbọ́n tí ò bá sí onírúurú àwọn ìgbésẹ̀ mìíràn la lè gbé but the most important thing o ni pé initially bẹ́ẹ̀ bá débẹ̀ bí a bá ń rí bá a ní support from the headquarter or anywhere support yẹn gbọ́dọ̀ sinmi lé lórí pátápátá bó ti wulẹ̀ kó wà constant tó you have to work on the people ṣé ń gbọ́ mi báyìí work on the people ẹ ṣe àgbéyẹ̀wò irú kàtígórí àwọn èèyàn bẹ́ẹ̀ irú ènìyàn wo ló jẹ́ ṣẹ́ni tó ní ìlera ni tó lè ṣiṣẹ́ ṣé ń fọ́lù mi báyìí tó jẹ́ pé tá a bá rí nǹkan kan tá a lè fi ràn lọ́wọ́ tàbí tá a bá kọ́ láwọn nǹkan kan tí ó lè ṣe tó lè máa generate kíni báyìí owó so irú àwọn yẹn tẹ bá yẹ wọn wò ẹ mọ àìdí àti ẹsẹ lè sí wọn ati ma bo eyan ati ma fun eyan lowo ko so eyan di ominira eni ya ma toro lo si ni sugbon ti e ba ko lori bi ta ba fun eyan ni eja je ti o ba ti re ni to fun leja wahala wa sugbon te ba mu lo sodo te lo ko bi won tin se kini bayin se yo wa ma ba yin mo oni wa mo ba yin mo n to ga julo ni e be relief te le ma fun wa e ma simi le relief work on them de bi wi pe wa le ma lu owo won eya ara won ogbon ori won lati fi se owo kan tabi kini bayin owo miran ti won le dawole ta ba ti da ti le dawole to ba ngberu te de monitor won to ba fi le duro lori ese re eru yen ti bo kuro lori kini bayin o ti bo kuro lori yin so be relief wa be relief o si you can work on them the little assistance ti a ba ri through appeal to people to ba share awon vision yen eyin be se wa yen you can look for people you can talk to lati ma se iranlowo titi di igba ti opo won yo le se kini bayin yo le duro lori ese won with that te ba le lo approach yen the breakthrough will come bo se business ojojumo little thing ladugo won to le mata to le ma one thing pelu eyan ni pe ojojumo ni owo koja ladugo gbogbo wa ipata
2: every fruit
1: yeah, they answer you question for that reaching the world with the message of Christ
0: ojojumo lo wo koja ladugo wa rara ti e ba gbe nkan kan sile ti e nta won mo owo yin lo si ibomiran so if you don't offer anything for sale no man will patronize you money will never come across your way so teach their hands to work the Lord bless you any other question dada mo ti fun one number 2
3: praise the Lord I'm not a pastor but I just want us to help us to enlighten some of our pastors for example I discovered that part of the problem some pastors have with their probably district superintendent or chairman is that they get invitation from outside some of them don't know that probably they need to seek permission from their immediate boss before honoring such invitation especially if it is not of CAC I know even the GEC if we invite them to some of our programs in council some of them don't come and probably because they are do I say loyal or submissive to their authority or their bosses but some of the people we have in our own side there they just believe probably maybe they are a prophet or an evangelist or a revivalist they can just go out without seeking permission. Is he allowed or do they need seek permission? Then the second one, sir. Another thing I noticed is that we discovered that most of the greons, probably somebody will just come and that God has called him or her. And he or she will go to Bible school or pastoral ordination. And the next thing is they will go and be a church planter. Without being under the tutelage of elderly ministers of God and their teachings at times corrupt the society because they themselves are not that in the doctrine of CAC. What is the church authority doing to stop this?
0: All right, sir. Ejakin Tumare. Oh, you can only shape a new one. Olùṣọ́àgùtàn tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹnìkan tó jẹ́ ọ̀gá fún wọn àkíyèsí ni wọ́n bíọ́n ni wọ́n pè wá sí pé ó jẹ́ ìwà àwọn kan tó ń wà lábẹ́ ọ̀gá tó ń bá pè wọ́n fún prógráàmù ń ta wọn kì í béèrè ààyè lọ́wọ́ àwọn tó jẹ́ ọ̀gá wọn, wọn kàn fiṣẹ́ wọn lẹ̀, wọn dẹ̀ lọ. Bàbá wo dáhùn ẹ̀. Ìkejì ni àwọn tó jẹ́ pé a da òróró lé lórí. Bàbá tí wọ́n ti gba àmì òróró yàn ẹ tán, wọn ò ṣiṣẹ́ lábẹ́ ẹnìkankan, wọ́n lọ bẹ̀rẹ̀ ìjọ fúnra wọn láì gba ẹ̀kọ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Wọ́n wá ń béèrè pé kí ni àwọn aláṣẹ tí wọ́n fẹ́ ṣe nípa irú àwọn ẹni bẹ́ẹ̀.
2: Praise God. Praise God. Àbótí rẹ̀ wá. Amen. Ẹni tí wọ́n bá rán, ẹni tó rán láláṣẹ. Bí n bá débí tí mo sọ pé gbogbo àwọn olórí ìjọ sí èsì ló rán mi wá. Bó dẹ̀ jẹ́ pé mo lè jẹ́ kan nínú wọn. Ojú tẹ́ fi omi yàtọ̀ sí pé mo dé. Ṣé ẹ gbọ́ mi báyìí? Ojú tẹ́ máa fi wò mí. Ẹ ti mọ̀ pé ohunkóhun tí n bá sọ bí gbogbo aláṣẹ ìjọ sí èsì àwọn ló sọ. Respect wà ń bẹ̀. Tó tí ẹnìkan bá wà tó gbàgbọ́ pé òun ò lọ́gàá, ìtọ́jú ẹ bá pàdé níbi tó lọ, kò fara mọ́. Kò náwa ní kankan pé wọ́n fún ẹ ní invitation. Ìyẹn ò yẹ kó mú ìbínú wá pé wọ́n pè mí síbi báyìí báyìí o. Mo ní kí sọ fún yín ní sà. Òun náà ti mọ̀ pé ọ̀wọ̀ lẹ fóun tẹ́ fi ṣe kínni, tẹ́ fi sọ fún àání ó dáa. Ẹ máa lọ, Ọlọ́run á pẹ̀lú yín. Gbólóhùn yẹn ti tó.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
2: No, take permission, because the time is coming. Tí ìwọ náà máa dókè. Ohun tó ń ṣe yìí, wọ́n bọ̀ wá ṣe fún ẹ, tó bá ṣe fún ẹ, tó bá wá bínú gbà náà kò ní ní ìtumọ̀. Mo rò pé ọ̀rọ̀ mi yé wa bẹ́ẹ̀ yẹn. So take permission, it gives you a respect. Kódà kó o débẹ̀. Kó sọ pé gbogbo àwọn olórí ìjọ wa wọ́n ní ká kí yín, àwọn aláṣẹ wa wọ́n ní ká kí yín. That makes them to know pé eléyìí ó ní àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀. Ṣọ̀rọ̀ mi yé wa báyìí ju pé ó kọ̀ bọ́ ọbẹ̀ ló ń fò sókè. Yóò dára fún wa. Ẹni tí wọ́n bá rìn ju pé ó kọ̀ bọ́ ọbẹ̀ ló ń fò sókè. Yóò dára fún wa.